pẹ̀yìn olùgbọ́ mi ọ̀hún jù lọ láti lọ sí ibi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn kan tá a mọ̀ sí Labu Sol lórí ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ ní Bani Kwara ọmọ márùn-ún tí wọ́n kú nínú omi ní Kòkè yìí wọ́n ni àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yìí ọ̀hún jù lọ tá a mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbé

0: mi ń déjí.
1: Méjìlẹ́ mi, nọyìn Benjamin Hunkwati, kàá hàn ìtọ́, èèyàn pàṣẹ náà mọ̀ kànjúrú gbé náà tó tán mú. Níwẹ̀ yìí, má mọ́dọ̀ olú sọ́mi sọ́mi jàwé ọ, tó gán mi tàn sí sí jẹ́ àrùn yálùwádà yìí. Ẹ dọ́jí tó tó fẹlẹ́ ọ, nínú jọ, bókun yàn ó. Ẹ dà sún jẹ́ búrú bédébédé. Gbogbo wọn púpọ̀ pẹ́pọ́, ó jẹ tàn ọ́, fún ìdílé nù ọ́hún, irun rẹ̀ ní tó sùpọ̀ rẹ̀, tóbi náà bá sọ̀rọ̀ mẹ́. Bọ́n mi rún iná ha, fún ni orí wòsùn kámúrò, kọ́ ẹ bá rẹ̀ ọ́. Bẹ́ẹ̀ lọ jí ẹni wá kàǹjì ọ, mo mọ̀ kọ́ tán ẹ̀nà dótè. Pẹ̀lú wá tó tó kúrò bídíbídí ọ, ó rọ̀ wọn kú pẹ̀kú ọ, ẹ̀nà tó wà sọ̀rọ̀ mẹ́ọ̀pọ̀ ẹ̀, tóbi náà lọ pẹ̀kú. Bọ́n mọ̀ kọ́ tán ẹ wá kàǹjì tó rọ̀ jìn ẹni kú bẹ́ẹ̀. Bọ́bí tó tó fẹlẹ̀ bídí ẹgbẹ̀ tì ọ́n. Òtò urgence mi kú lẹ́tàn ẹ̀yà, yọpọ̀ wú lẹ́tàn ẹ̀yà, yọ̀nù lẹ́tàn ẹ̀yà, bí sẹ́sẹ́ ọ́ mi jẹ̀ tàn ọ́. Bọ́bí tó gbédébédé, wà sọ ẹ jẹ́mi lé ọ́, wà sọ̀rọ̀ mi tó lówà ọ́, kú jìnnà dá ọ́, ẹ̀nà wà sọ̀rọ̀ mi pẹ́. Tú bẹ́ẹ̀ yà nàdọ̀ pẹ́ kú. Bọ́ atẹ́pípaazín lìvà ló kúrótè, kúrò àtíkẹ̀dé nu zán. Bó tẹ́jọ́ mọ̀ nǹkan tó ní irun ẹni họ̀ bí sẹ́sẹ́ bó ṣe tó tó pẹlẹ̀. Àmọ́ ẹ bá sọ̀rọ̀ fóògùn ẹnà àbí ọ̀kọ́ ẹ̀yà tó ẹ̀ nà tó ń tó tó pẹ̀. Gbọ̀nà àbí ọ́nì lómi ní kẹ̀kẹ́ jẹun ẹ̀. Àṣọ̀rọ̀ ni ó wà ní gbẹ̀yẹ fún ni. Ẹbí ọ́nì kọ́ ẹ̀ ọ̀kùnrin lómi ní sùúrù ní kẹ̀kẹ́ bó sùn kó máa mọ́mọ́ ẹ̀rẹ́bù lẹ́wà kó tó ẹ̀
2: Tomovo, Tomomo, la nouvelle application Momo continue de s'enrichir. Désormais, grâce à l'intégration du service PISPI, effectuez vos transferts entre comptes bancaires et mobile money dans toute la zone UEMOA. Rapidement, simplement et en toute sécurité. Téléchargez dès maintenant la nouvelle application Momo et profitez d'une expérience encore plus fluide. Tomovo, Tomomo, MTN, Mobile Money, Bénin SA.

Ìgbẹ̀dìtàn gẹ́dẹ́gẹ́dẹ́, ìgbẹ̀dìtàn pólítíkù kò rẹ̀ gbà. Bọ̀kọ́ wíwé kún ṣọ̀kóso wo, ṣanú mi máa ṣanú wé kẹ́dẹ́wẹ́. Mi dáfọ́jí mi ra sọ̀tán gbé, mi bá ti gbá lé bódòdó kọ̀tàn. Mi tẹ́pọ́n kákàrí ìgbàho, ló ìjàjò sí tó lè mẹ́bọ̀ ń ṣe. Xẹ́ ìjì xẹ́ bẹ̀ dọ́, gbèdókó ọyọ pọ́kù sá lọ́mẹ́nánà. Ń jíjà ìbò àdàlọ́gba òpọ́n, pàdánù ọ̀hún kò yẹ wé dọ́ tọ́nà ṣùgbọ́. Ń yẹ wé dọ́ tọ́nà fàlámẹ́, mi tún dọ́ mẹ́ sí èdè ọ́. Dàdà mẹ́ni jìnnà xẹlẹ́. Pòlítíkù dìtàn, léwùn ló kún pọ̀gbọ́n tó fẹ́ sí mi. Fọ́n tún lọ ná wa jára. Èmi fẹ́ràn bòrò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ń wé sọ́hún dòmọ̀ dọ́wé ọ. Ní dọ̀.